Bẹ́ẹ̀ni ní jẹ́ ní ọjọ́ Wednesday tí Tolúwa ti bá fìdí ẹ̀ múlẹ̀. Orúkọ tèmi ni Olúwa Ṣẹ́gun Mọ̀dẹ́kíyín káàbọ̀ sí ètò tiwantiwa lóòrọ̀ yìí. Bẹ́ẹ̀ni níbikíbi tí bá wà àkíyín káàbọ̀ sórí ètò. Èní jẹ́ àmì ọdún oṣù táwa yìí jẹ́ oṣù nǹkan tá a mọ̀ sí mental health fún

àwọn ọkùnrin kí ni pẹ́ta mọ̀ sí mẹ́ta àti pé ní ayóòde ta wà yìí àwọn èèyàn ná ní àwọn ọkùnrin bẹ́ẹ̀ sì ni oríṣiríṣi ọkùnrin ló ń sán kú lójijì nítorí pé ìrònú pọ̀ jù wàhálà pọ̀ jù làálàá pọ̀ jù gbogbo ẹ pọ̀ jù fọkùnrin wọn kan kú tọ́lẹ̀ wọn kú ni torí náà wọn ti ní pé tọ̀ fún gbogbo àwọn ọkùnrin tí wọ́n ṣì wà láyé ẹ dákun ẹ máa sọ̀rọ̀ tí nǹkan bá ń ṣe yín tí nǹkan bá ń dùn yín ẹ máa sọ̀rọ̀ ká bá lè gbọ́ yín ìgbà kan náà máa ń pé ọkùnrin gbọ́dọ̀ sunkún ọkùnrin gbọ́dọ̀ sojó pé ọkùnrin ni ẹ àṣẹ wọn ayé òsì òde onìkan àti wáyé pé nítorí àwọn ọ̀tá àsọ̀gbà yẹn ó wá jẹ́ káwọn ọmọkùnrin máa dé nǹkan mọ́ra gbogbo nǹkan náà dè mọ́ra àti tí ẹ̀ pẹ́ẹ́dẹ́gbàdà wọn á dè mọ́ra náà ẹ wáyé pé ọ̀pọ̀lọpọ̀ ló ní àìsàn àtàtà ń bá fíra tí wọn ò lè sọ fún anybody àwọn ìpẹ́tàn lórí ètò lóòrọ̀ yìí nígbà pé oṣù táwa jẹ́ oṣù ọkùnrin tọ̀ fún gbogbo àwọn ọkùnrin tó ń pè sórí ètò tiwa àtiwa lórí akí yín o àárí yín o àdẹ̀ nífẹ̀ẹ́ yín ẹ dẹ̀ ṣeun fún gbogbo wàhálà yín tẹ̀ ń ṣe ní gbogbo ọjọ́kọjọ́ àkóyán yín kéré o ẹ ṣeun gan-an ni látorí mr dúdú àwọn dádìwàdádì kóòkì àwọn dádìwàdádì àmọ̀lé tó wà ní avan gbogbo àwọn bàbá wa lápapọ̀ àwọn kábíyèsí wa náà akí yín o ànífẹ̀ẹ́ yín o ẹ dẹ̀ káàbọ̀ sí ètò tiwantiwa lóòrọ̀ yìí.

ẹ̀bá mi tọ́jú ló lù ṣe yìí adénúgà ṣe yí bọ́ì ẹ̀bá mi kì bọ́dé bọ́dé rọ̀jẹ́ lẹ́yẹ. ọkọ lọ́ra.